0: chesa de hinu ngo ka de dro ta ngi ge tin che na xin li ngo ka de ma se yue ma re ta nga tin che zong ki li ngo ka ge no la da san la ngu jo ile chu nga ta ra ngo zi ri ba ka thoni chi dang ge ta zai si hi ja e lo da chi mon ron do se ti so le zi de ya mo jo yo ho
1: ji ji ji
0: ta ma na ngu yu se zi de ma zu tan ji la xian dai xue du ru na da san la ngu jo wi ni ba te na ngu jo wa sa te nga ja ge la te tho zu kon su jo da ho ma ju kon su so da je du ru na ho
1: rong cheli zama se shesok lekala ta khota shi yuya hing ho ya tem cheli ga ngo jong zali de rong sosok cheli don ja yo to ga ta chizor ko lekata na no hyu ta ni ni rong sosok hyu je na ta zabzan da shi din din da shi ta yamo hyu ya ta ko je je ngo kong do man ju kong su din ni no zali de ta ngo jong zali de ta man da san da zo na chi na zo chi na ga
0: ngo kong te na ta zo te ko la ta ye je te te re da nga ru se nga da za se no te ngi ngi kong no ne zō tē mā tē kī lī sā tē kī tē mō rā tā jē tē nē xiā kī mā sō tāng jē tū rū wē nā nē lēn rā wē ngō trēn rā wē tē kā kī kī kāpā tē kī ngā kī sā yā mō tsē kī kī mā kō ngū kī kō tē kī rā pā tsā pā tsā ngū tē kī jō tū rī jū nē wī tē sā tē kī tē nē chā yī chō yī tē kī ngā kī rū pā wē lū wē lī jī sā nā dā nī nē kō zō nā tā ngā kī ngū hō ngā ndā lū lē nō nē tē nā mā kī yā lā tsē tsā nā ngū tē yā mā tē kī nā ngū tē kī pā trē jē tā tā kā kī kī tsā chū kē tā hō tē kī wē tā kā kī kī mā kī yā lā pā ngū jō tā hō tā hō
1: tē
0: kī tō nā tū rū wē rē
1: lē mā ngū shi lē kā rā kō tā?
0: O ngū kī lē kā chō chū rē tā mā nā lō tā chī mō rō ndō sēng kā chā ngā ngō tsī rī pā rē tē ngū pā jō tsā jō wē chā tē kī tē nē mē sā kī tū rū wē ngā jō mā tsō rī yōng sō nā rū kō yā o rī
1: ori
0: kal to ju ju an ta ziba yor ko zi to gu to ni tro den den na jung jo re di ta de ye tin re da man ju kon sta ba na se he go na zo no zo de ko kai ji de re de nga ke ge sa ja la no den ziba an de ge tu jung jo re di ta
1: sing ge bu na ba ding di le ti du ce ji jin bi xuan zan de ya jin ye mi le jin na men ti chong bo tin pie dang ye ren zhong de ge dan ju ji bi mie cha de ji jin ting di pe jong long tin yin ti le kong kam ge long tin ja nga dang ngi ju bi xun lam xie bi le zin xun san de ya ji yin le zin di zong zhi dang yin zhe xun ke lo zang xie de xie xie qing ge nang ge jian zu pin zu la ji shi da cu ma ci ren